0: Seigneur, il est temps. Maintenant, Dieu de nous, bien sûr, vous jouez à ton main. Au cours de la sortie, nous devons nous garder au port de Dieu souci en commun. Dieu souci en commun, nous redatons. Maintenant, nous nous comptons que j'ai l'homme.
1: Joshua, we never change. Now, do to our Lord. The Lord, we pray. Man, we pray. We pray. To Jesus, we pray. We pray.
0: detida biyon adeya zakati tonton peso wa ne ni jidro to mo ko ko no tan la me lo so si zan to ali e dari o to e tonton le ko me bo ma le ko apare ko jala bi sin ka bi amene ba peso de o to ko fe ton ko atan to je so ro ko tonton me wa ro mi da ro lo do so ma ni sin adeya ton bi sin me si la mi tan we ka to na je o ko ko no tan me da mo heji je pelikia yewe no da o de na erindo me do ko apo e ye me wa bi o ko no tan me lo e ke le mo kan si o lo ton ko be pesan be tere bi gbogbo eri jo re do alo asun tore ton me ke ti lo mo go po o ko no tan tan lo bo so gbo ye re ni jo ra asun tore la ke ti do o ko no tan me na do jo ki ke o ko lo tan lo do ra ati pa tole po re ra o so wa tole po re ra Fọ̀dọ̀ tọ́lẹ̀ lọ́pọ̀dẹ̀ náà fi kọ àti gbogbo sàánù pípa tó nà ló jẹ́ ọ̀pọ̀lọ́ ló jóná yóò bá sí ní àpá ìyẹ́ jọ ọ̀pọ̀ alẹ̀ ìyẹ́ tó mi lọ́tún tó fi ní pé ìyẹ́ tó bá náà yìí nínú gbogbo sọ kí ní kí àyẹ̀wò náà dá ó sọ ọ́dà ọ̀rá sáfárí àyẹ̀wò òwe kan tọ́ lọ́dọ̀ wọn ní kò mọ òwe sẹ́tàn lọ́tọ̀ ọkùnrin ọ̀tọ̀mẹ̀ kíríkì àsọjú òwe lọ bí sọfárí ó lọ sọ kí àì sọfárí ìwé kan tọ́ sọ̀wọ̀ àwọ́rùdè bó sọ́fọ́ ọkùnrin èyí wá ná àwọ́rùgbọ̀dọ̀ mọ̀ bẹ̀rẹ̀ sí tó lẹ́kọ̀ọ́ fún àpẹ́ kìí mọ̀ tó òkọlọ́mẹ lọ́pọ̀ kò sọ́jú ìjọ àlọ́ àzọ́wọ́ tọ́lẹ̀ ètí ló lù ú gbogbo ọkùnrin ọ̀tọ̀mẹ̀ sọfárí ìwé ìwé kan tọ́ lọ sọ́dọ̀ ná àwọ́rùgbọ̀dọ̀ mọ̀ kíríkì àlẹ́wẹ̀ náà lọ́pọ̀ ojú òwe ní nàmì sábàáyé sọ́kíá ẹ̀tọ̀ àwọ́rùnkàn ẹsọ́wájọ ìrìnà àwọ́rùnkàn sí ẹ̀kọ́ òwe òwe òsìn lọ́kàntàn lẹ́wẹ̀ ẹ̀tẹ́ àbọ̀ ẹ̀tẹ́lẹ̀ àwọ́rùnsọ gbègbè náà kíríkì àyẹ̀wẹ̀ náà lọ́ pó ayé kámi ìfísùn sábàáyé ìtàn pópó akóbe ìfísùn níkàrí ìtàn pópó sábàáyé ìwé kan tọ́lọ́ pó pó àṣẹ àbẹ̀rẹ̀ sí àwọ́rùnlọ́tàn pó dọ́mọ̀ yìí ìkàmì ọ̀sán òkúnà dẹ̀nàmì ìpọ̀rẹ̀ náà gbẹ́tọ́lẹ̀ ìpọ̀rẹ̀ náà jùlọ lẹ́pọ̀ gbọ̀ngbọ̀n òwe ìyẹ́ mọ̀ kìtàn lẹ́ẹ̀tàn dàní náà gbàwó ẹ̀ ọmọgbé òkúnà tán kìí kẹjì yẹ́ lòmìnjí gbò náà òtọ́ nítọ́lẹ̀ máa kò tùjọ́ wá òkú

0: You speak many things unto them in parables.
1: Kẹ́rì kùnù, bọ̀ mẹ́ ètò ìwé bẹ̀rẹ̀ ètò ìyẹ̀wò kó dọ̀mọ́. ẹsẹ ogbo lọlẹ máa bẹtọ ọmọnù kan jẹ ego ogbo lọlẹ tó alẹ yìí ni máa yan ní ètò dídọ àmọ orílẹ̀ nígbà gbogbo alẹ kílè mọ ayé mẹlẹnu dọndé gbóná mẹlẹnu dọndé ọmọ náà ẹmí wọn aráwé òye náà yílẹ mi ṣe ẹmí olè sílẹ mi ṣe bọ òye náà ẹgbẹmukú sàn mí síbi ojú àmì ní òpópẹ ṣègbà ọgá mẹhẹngú ẹ pẹpẹ ẹpẹ ọgá mẹhẹngú ọdún ẹhẹngú ẹ ẹyìn ọmọdé sí òkú lọ pọ amọ ẹ máa mọ dín náà kó lọ ayé àwọn ìpẹtọ lọyìn wọn yàrá kan lọ ẹ náà wà máa gbóná yà ó lọ ẹ àkóde lọsàn yìí mẹrin ewu ẹ súnbọ mínú wẹ àwọn náà yìí gbà lọ àmọ mẹ àtò dìntò wúmẹ pọnrán lẹ mẹ àtò ògbé pín pọnrán lẹ mílíọnù mọ dọnà lẹ mẹ pọnrán mílíọnù mi tó pín pọnrán bọ mílíọnù mi sọjọ náà kọ ẹdọ mílíọnù bọlẹ jí mílíọnù wà ètò àlìyò ẹwù hẹ ẹwù zà ẹwù mílíọnù àdó mọlùkún jẹ ẹwù kílárì ọdọ gbé mi tán mi máa ń dọ̀ ní òbí dúró ní pòun mi yí mi náà kọ̀ọ̀kan náà yan mẹ́lẹ́ tó yẹ owó rẹ̀ tó ògbé tadé bọ̀ ewa tó kọ̀m̀bútà zàn ewa tó kọ̀gọ́ náà mẹ́ ayán ẹ̀ òtélébẹ̀tẹ́lẹ̀ ti zàn dúró rẹ̀ àyíká dénú òwe sí bọ́dé mẹ́mẹ́ súnmù yìí máa ń mọ̀nàkó jẹ ní ilẹ̀ gbóné ẹ̀rẹ́ yìí máa mọ̀nàkó jẹ ìgboro ọ̀ká mẹ́hẹ́ gbó ara tu ìdá ọmọ náà òbíjò pa òbí náà wá mo náà hàn adé náà lórí àpéjọ rẹ pé n kó dẹdọ àzán lọ èrè kò ní dìbò iná ẹ ṣíṣe tọnù gbẹsánlẹ pé mẹtò jíọsù ń tọ mẹrin àní dé tó wíwá rẹ pé ìran náà gègé jù wíọrẹ kẹlẹrì yẹ mọ ẹ kẹlẹrì nílé pépé àtọwíwá mẹ àtọyẹ ó dọ nálẹ mẹ pé tọ tọlẹ ní òmẹ pé tó pọ mìíràn wà níbẹ pé dàgbéra gègé jù wíọ gbẹran tán nàmì ní ṣẹlẹ agbèrèwò gbọdá mi ní fọnà tí àfẹmíntàn jíbo kò dára òkú náà òkú mi lọ súná éde iná gbé àlọrán mi mi ní kódọ vivẹ kódọ vivẹ vivẹ. Ìrànlọ́nà tí a fọ̀ mí tan jí mi ní ìsinmi nǹkan tó dọ̀ o. Òwe mi kò so lọ mi ní sí òkú náà gbé tó dọ̀ bọ̀. Òwe dúdú rí ẹyin bọ̀ ẹyin òkú mi ní màá yóò sì tó náà tàfọ̀dù pé lọ́jú. Ó máa yín nàrá tó mi ní ẹpọ́n gbọ̀ngàn ló tan. Àmọ́ fífọ́ mẹ́sọ́ àmúmọ́ ẹ̀. Mo kò dẹ̀ náà lọ gbọ́ bọ̀dọ̀ pé mi ò mọ pé tó mi náà yìí kọ́ òdòdó dé òkú lọ. Mo ní tó láyé jẹ gbóná náà lè dé mo dé ìwé ìjìnkú rẹ̀ tán. Mo dé òkú ìmọ̀ràn fún ìbéèrè. Mo ní bí àlọ́gbọ́ ni lọ. Òtọ́ yìí tán tó yìí sinmi ẹ̀rọ mi ní kò dẹ̀ òkú mi ní gbó àlọ́ra mi. Mi ní kò dẹ̀ náà lọ gbọ́ bí òkú mi gbó àlọ́ra mi. Nàbí ìbomi dànbò dé. Òkú mi gbó àlọ́ra mi. Nàbí dé. Òkú ìmọ̀nà gbérégbéré. Mi ní bí ọjọ́ òkú ẹ̀rọ náà lọ gbọ́. Mo ń tó kú lọ́dọ̀ ránù kan tọ́lẹ̀ sí kékeré òòdì tó ń bá sí tọ́lẹ̀ ṣẹ̀gbẹ́ ègbọ̀n gbọ́dọ̀ sunlẹ̀ pé tán yìí sinulẹ̀ pé sí bọ́ fún tòjú sí kìmẹ̀ ètò kú lọ́dọ̀ òpó nù mi ní kò dẹ̀ mọ́dọ̀ kú ilẹ̀ ẹ màá jẹ́dọ̀ ayé gba gbọ́lápọ̀ lójú. Òkun ilẹ̀ èyítọ́ mi tọ̀tọ̀ yìí sinmi tó dìbò tó jìlẹ́ mi wúlẹ̀ tó máa yìí jìlẹ́ lẹ̀ pé mẹ́ bọ̀ òkun ilẹ̀ ẹ máa ná jẹ àyíká ẹ máa ń dè sí sínú tán Open ye ko do de nou konta e gousan de tan le. A zon a to samedi tan le le. A gouvi a gouton le. Pe to nou zan de a tonto e su tintan ton. E se a tonto e bongo de. Na o su lo. To ye ko bangba tan le men. Jisi ke tan le le. Open le de pe pe. Mana fle jayiba e ma hen si sende tonji minu gode koni bua lana mimbe nando tindo aye badagbe nando ki ale kuro nando sen si singa to jesu sen yu kome mi gode te to oloye me ye gde na mindo me yina kanlo Ewen a ovi A ovi eno wa Nando a ifi oku lo Nando yi oku lo so yi Nina diyo nukun so a ovi Me yina kan lo Do e manakpe go Nando fi Oku E koni dide to A yiga govi mi kan le tome Bolo ta yon gosu en lè pou mou fi ota min tante yon lè pou ten tala men yon kan lò min diyo nou kon sa ek bè men yon wode lè. Bada en lè kou to fin fin da yon yon man asa fin ba. Okou yon kou do lò. Nando yon lè pou ak bè do. Minou wole le okun E okun jibbe Adi e men jibbe to zay men Be bon bimbe okun le dali To zay men Do okun le Bek bek be Eton manap le jayi ba Miko be nado mwen son Be beni adan Be bimbe okun le nan wan Nya kala yo kola Okun kola toni yaman Dekbekbe manan fleja ayi Bakbo ule jiwa man Jukwa le nan hen Nwa uta mintan to yi selantan do yon Ba ena zinde mo kon Nanto to jide to Jereme mo tamayo jereme Yo me po kle mi mbe kota Nyo la so na kondo kwa po po Nando doga Mini mwen le kwa kwe do ni jidi Ota mwen do kwa nan mwen susu Na O men drado kwe Mwen kwe dada mwen manan yi O si se ta o jiwan ta shiba Yi ba se ta o kwe men tantan to jye sin kwa men O kwe mwen kwe de le E nan se si sin Si se nan nan te si se o ban Kande ban Kakton to jye su sin yi kwa men A wano nan kwe si yo de mwen tan To Jesus si yin kome Min kou dete E mayi E yoko Yin detele kou wayi Amo beto nubo nubo E tina dobibo Bono biya daran le E tina yinu Endo men jikwe ton dobi E mwen koume to yoko do Le nubo biya dan Anamo O kou eno huza Eno huza se mou Bo sonye alo kaire yi se nou yoyo Yoyo le po E yi Bebe le pon Mi be E nan diyo nou konsome Ogo le po nou E nan na ou tebe ta Lò a zon vive, o dole di man, e man an de yo rode van, bibeli dali a man, shiba e non biya bibeli men gangan, bon do kya, betele nye ti de finele pe, o mi vive,
2: Because this is not a matter of knowing the intellectual writes us on. This is a man who has lived inside the word for almost 6 decades and who genuinely believes everything.
1: Please, sir, let me check your language now. It is crashing. It's only that. Let me check now, please, sir.
2: Some things are captivating across cultures, across generations, across education.
1: Lọ́wọ́lọ́ bí a dé náà ló ti ta lọ́nu jù yé ẹyin àwúrẹ́dẹ́ gbọ̀n gbígbọ́ jù kú ẹ̀tàndàlè ìlúbẹ́rẹ́ tí ó dé ògùn àyíká tó yé náà mẹ́pọ́n tọ́lá ẹ̀kọ́ tíndà yé mẹ́ náà ló pọ́nà òkú ẹ̀tàn jù yé òkú ohun ṣàpédé rọ́pó fọ́nmù dẹ̀rù ló ọmọ jù kú yẹ̀rẹ̀ kan. Pastor Ekwen Doctor Kumwe Bao Kuna Mindondo Bektele Po Nambiru Pa Ek Betonwa Mibu Pa E E Vive Naru Pa Bibili Kudo Aika E Mipo Aika E Jodi Bipo Aniku ìsìnà lẹ́ẹ̀tàn pọ́ àníwó àgbọn bẹ́lẹ́bí tán pọ́ ẹwọ́ ẹ̀sìn wà mí tó pẹ́jọ́ náà jùkú ẹ̀rẹ̀ láyé ó mẹ́tí pọ́jọ́ mi pọ́ tó fi gbẹ̀rẹ́ náà bìbí pọ́n pọ́lọ̀ tó ẹ̀kọ́tà mi tán fi nàánú ìhẹ́nkú lẹ́jẹ̀ gbónú àyẹ́lẹ̀ pọ́ mẹ́ sàn owó jùkú ẹ̀rẹ́ tán mẹ́ jùwẹ́ ní náwó ránwọ́ná jùkú ẹni náwó tẹná gbélé ẹni náwó òtò ẹ̀sọ́mẹ gbóòórùn sọ̀mọ́ bíbí tó pínpán tó pọ̀ ju tó jésù ń kọmẹ̀ òtọ́ mi bó pọ́nrán mi gbáwó náà òjò jẹ nàánú tinú mi ni mi tan òhún mi tan nùmímọ mi tan nàánú dókíá mi tó gbópónù mi bí wọ́n tó sẹ́ẹ̀ mi òkúnà débi wá alápọ́n mi sọ̀mọ́ anágọ̀kọ̀ náà mi òkú tó síso síso kò sí ìlú àyíká lẹ́ẹ̀pẹ́jì kò sọ̀gọ̀kọ̀ náà mi nàdó kò dẹ̀ nàdó mọ̀yí òjò mìíràn pódókó rọ́pó nàdó tó ń se tọ́ra òkú lọ́tò jésù ń kọ́mẹ̀ gbọ́ná ògbẹ́sán mi tán nípa gígọ́náwó bó sọ ẹni adókíá mi lẹ́ẹ̀pẹ́ wá bíbá símẹ́ǹtì òkú mi tọ́mẹ̀ bíndé òpẹ́ náà mi yẹn lọ mi kò sí ọ̀dẹ̀ mi tán tó jésù sí yìí kọ́ mẹ́ mi kò dẹ́tì mi lẹ́kọ̀ọ́ wá ẹ́písọ́dọ̀sì di mi kò tí tó ẹ́písọ́dọ̀sì ta wúlò òpó àpọ̀ ẹ̀tàn títa ẹ́písọ́dọ̀sì ta wí àtàn àpọ̀ ẹ̀tàn títa òkúnà sọ́dọ̀ọ́rán mọ́ńṣẹ́dọ̀ yìí hàn mẹ́ tó fálòdì náà yẹ kó hẹn àyíká ìtàn sí ẹ pó àyíká débí ìtàn lẹ́tàn pó náà yẹ ní tó wà òkè àchepe lẹ́tàn chẹ́chẹ́ yìí tán gbódò náà yẹ ní tó dọ̀tò òtò vísúnù tó tán lẹ́mẹ̀ gbódò tó vísúnù tó tán lẹ́tàn mẹ́ nùkè yẹn wà tó ejíbítì gòlẹ́ òfìrè mi wá òpó dé òwe kú náà rìn lẹ́pọ̀ àpòdé tó ejibi sí àyè bá jí bọ̀ ẹsẹ̀ńdà jùpẹ́ ọdún tuntun bá sí náà ló fi ìsírẹ́lì bọ̀ sọ́kànmọ́gbẹ́nu ìtàn sọ àlẹ́ òmẹ́sí ejibi tọ̀gbọ̀ jàgbọ́rò bí ìsírẹ́lì tọ̀lẹ́ ẹ̀kẹ́wẹ́ òtítọ́ náà òfin israeli tán lẹ òmù jíjọ èkó tí jàgbọ́rọ́ jùpẹ́ òye tán èkó tí jàgbọ́rọ́ vòdún yìí tán ètí jàgbọ́rọ́ vòdún fẹ́rù tán ẹ máa tó náà lórí pínà bí israeli tán lẹ náà lórí bọ̀ di òmù jíjọ èkpọ̀ngbọ́ dodo iná wá àyè mẹ́ ìrọ̀ wẹ́ dídá jìkú yẹwo tán tó àyè gba ejibiti tán jí bọ̀ yìí kó sọ́tò àvíyà yìí kó tó àvíyà náà tó lẹ́ẹ̀pọ́ mẹ́ jùpẹ́ rẹ̀ náà gbẹ́ dra yìí pọ́n pọ́ dé omi rẹ̀ dáná tó pọ́ bọ̀wẹ́ fúnà èè gbọ̀ngọ́dọ̀ nílé wá àmọ̀ ó kọ́ná mi éwá náà yìí òfin ẹ̀mí tó pínpọ́n tè ó kọ́ná mi bíbẹ́ jẹnu kan náà òjò àmọ̀ òpàjẹ́ nǹkan tán níwá yìí ní ó náwá jọ yìí rárá ìyàn bléèbó ní èmi tó pínpọ́n ilẹ̀ pé tó éjíbítì ní èmi tó pínpọ́n náà òtónú màṣẹ kọkúrẹ́ àkùnmẹ̀ òfarò tán yìhẹn òdúrójì kú ẹ̀wẹ̀ tán omegbé tán wá bí basimẹ̀ dídàn omegbé jùlọ ẹ̀tàn wá àgà ẹwà àyíba ẹjíbìtànjú ní èmi pọ́n tó fínilẹ̀ pé etí ìnáró pọ́n àyínú bléèbó dọ̀ ní ń gbé pọ́lọ́ èè sọ̀gá jọ̀gá náà gbẹ́tọ́ òyìnbó dónà lẹ́pẹ́ tó jẹ́ èkó jọ̀rọ̀ jẹ́ ẹni mẹ́ iná sọ́jọ̀ tó jẹ́ dv tọmẹ́gá martin ní depo àdàbò òjò ètò níní ètò lọ àmọ́ ẹgbọ̀nfò jàgọ̀rọ̀ níní jùkú ẹ̀tàn gbẹ̀dẹ̀dẹ̀ jùkú lọ́rọ̀ tán ẹjàgọ̀rọ̀ tètò jùwọ́ ẹ̀tàn tí ó ga òun kọ́ná mẹ́rin tì jàgọ̀rọ̀ òjò ètò mọ́ mi ń pọ́n matthew ta tán afọ ètàn chianwu tọ́ ṣègbàwò iná èmọ̀ ṣoṣo falẹ̀ sílẹ̀ tán pé ṣàdó sílẹ̀ tán pé ja bá tẹ́mu lọ́kàn ẹgbẹ̀rọ ìyẹ́dọ̀mọ́ òbí amapo tán mẹ́nu rẹ̀ kọ́nu náà mi nàdó hàn sán omegbèrèjà òyà sàgámẹ́ èjà nìkúndìánámẹ́ èjà òwẹ́ dídá èjà èjà tòvi israeli tán dalẹ̀ ejibiti lẹ́jì wẹ́ péré wá èkó kọ́kọ́ náà yìí mọ̀ wẹ́ pò wẹ́ dídá ìgbọ̀ngọ́dọ̀ èdè wá nùdó pọ́lọ́ rẹ̀ ná falò sí pó sádó sí ilẹ̀ pó yóò gbẹ́tọ́ sinsin vọ́tọ́nù ilẹ̀ èjìṣẹ́ níní yìí tán òjúrò yìí tán jagoro kó jìkú yẹ̀wò tán jagodo àvígbé kristi tán yẹ̀rọ yìí kò yín o àmọ́ ó kọ́ná wẹ́ pò wẹ́ gbólótódó wá èjì afọ àwòó tọ́lọ́dọ̀ náà mi jì ń fi èdò àṣọ́bírọ́ mọ́ra yìí tó àdọ̀ àtìlẹ́tàn lọ́kàn dìbíyẹ ènìyàn tó àtìndé pépé kì í ma sẹ́ sísẹ́ dàgbé yìí sàn ìlẹ̀ àyí bó sọ́ dúrán dó mìíràn mẹ́ wẹ́ẹ́ dídá dé tìǹbù jáwé mọ́.